Ẹ̀kọ́. Ẹ̀ àbọ̀fọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́m. Gbọ́kú tó sọrí Ẹ̀kọ́. Ẹ̀ àbọ̀fọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́m. N'èyí ẹ̀rọ di ayọ̀. N'èyí ẹ̀rọ di ayẹ̀. N'èyí ẹ̀rọ di ayẹ̀. Sẹ́ni àbọ̀fọ̀ tó yàn. Wọ́n yí nyàmí ayọ̀. Ẹ̀ sẹ́nà mẹ́ta nyàmí ẹ̀sọ́. Ẹ̀wọ̀n máa kú mẹ́wọ̀. Ẹ̀rí ẹ̀sẹ̀ni ẹ̀túrọ̀ àbọ̀fọ̀ tuntun mẹ́. Sẹ́ni àwọ̀ yí nyàmí ayẹ̀ nọ. Ẹ̀nẹ̀rí ẹ̀ sẹ́nà mẹ́ta nyàmí ẹ̀sọ́. Ẹ̀wọ̀n máa kú mẹ́wọ̀. Sẹ́ni ẹ̀túrọ̀ àbọ̀fọ̀ tuntun mẹ́. Wọ́n yí nyàmí ayọ̀. Sẹ́nà yẹ tuntun yẹ bẹ́tẹ̀ nyàmí ẹ̀sọ́. Ẹ̀wọ̀n yà kú mẹ́wọ̀. Ẹ̀rí ẹ̀sẹ̀ni ẹ̀túrọ̀ àbọ̀fọ̀ tuntun mẹ́. Àbọ̀fọ̀ pínpín ti nyàmí ayọ̀. Sẹ́nà yẹ tuntun yẹ bẹ́tẹ̀ nyàmí ẹ̀sọ́. Ẹ̀wọ̀n. Ẹ̀rí ẹ̀sẹ̀ni ẹ̀túrọ̀.